0: edna ida tagen eji mama ga na da mi idaru ku no ime nu egbe sha ide lu osiwo tori beja da mi ofure ki ariwo apelu oni rubo bebe na da luwi oto edo wi election law si local government oda che wi oto edo ida chiju uwa ebene ka hwe ke sande na da mi ene do ne wo mu ene lu mi ziganda yo ide vago nu uwa ebe sande oda che gage eki lu oni ofure ariwo ene gbeloge idumu keke kiri wo to keke oyi tinubu da ta ege nyage are mi emi mo boja ye ni odi ode ri democracy sha wo de no me ni ri owo me edna fawas otani ri wo o me ki dani dagbare nya oyi ene ale mi national drug law enforcement agency edla ida ta ege nya ide dagbare do jobi eje ga gbigbigbi na da mi ga ge idarukun no me sha wi oto edo apelu oni rubo bebe na da luwi osi local government election wi ukino vade wi ukino zi ihiyo wi ipede igbe lo ohun oi doctor michelle ofoyoju oni commander osi edla da tai kacho ino dene nukwa muwa ebe hembo toy bini. Ege ni, oni electoral commissioner, nori wii oto e do dore tuwa muwa, na leo wii Mr. Obo Efonga. Oyo fonyo njuda ya ona chen be, ari ofure obo toy ege, ni da yero bo bebe, la akime gange ijerwe jan kifure ki lobo fuigbe. Oyi akini comrade Solomon Tao oda ta ege nyage, na che mi no robo igenya go na wo me sande ebo ne ri ukun no me sha ki bungbe o lo to ma na ga ga alo na da me ga sa bo ro sha won nu go de no janya emi re be ja ki fure be na da me ga ge ele lu mi eziga e ki su wo tori ri e ge na da re robo bi ebe oda ta igenya ge ona da ja mi ga ge o ko in da ri wo emi re be ja ki lu no se wi ege na da re robo bebe o ta bebe o wi o to edo e da ta e ki lu be ja da me age wa be ne wi akoko edo oni local government no re da ni na me e ku ne ke no ba re gbe o de che tuja be ja da me age e bu ki ja ju wa be sunday e ka ta e ya ge e ku o e bi sande ne da yo ga ge ene lo mi ziga de vai wi on wi be oyi ona da chi e be ne kire dagbare na da me ya ge oni secretary of ministry na le mi Mr. Enondu Wanyi Otameri re dagbare na da me ya ge eni na da ro bo bo na le mi news agency of Nigeria bi o to bi ni e ge ne nu kan ju wi be se oda to na kenya na chingage emi na pengage bi ene dweki leweja ene mbobi uwaibe bi ene dweki eki lo bobo gange ene mu uwaibe hensa. The government ki luo weja da mengage ofure ki ari wo. Beja da mengage ene ju uwaibe ni wo kareweja bi ene maebe eleweja ki jobo fuwekbe. Ota bebe. Oye president Bola Ahmed Tinubu. Tata chi Nigeria genya ge ne re pai democracy are me nya ge mi won bo jaye koni otomana oyi ona da chi yo tano dagbare bi unu lo si president lo se won Tinubu lore le mi go won si democracy e de na re lu ona oda che nya ge re si e de na re lu democracy bi upi 1999 ọchin ebe chain democracy also fure na da mi e are mi ga ge e ba re obe ebe ele lui election kota ona che be mu jo wa izo ni da do agbo be zo opa ki no emi de beja chain emi no shan no sembi democracy ni ma re shan ko president Tinubu da ta chi Nigeria bi enu sen ya ge ne de wa ni a mi ga ge ni e jo wu agbawo ebebe dede uwa ya mo uwa lo se only Nigeria lost him on a beja da mie, o dalu lo se kichin o no me. U kamay, o lemi ma se mie ni dak bari bi e san banukula swedi wa, bu mare kamay o meg nan fa wazi.
1: Ege na re kahi, ebe sunu o to e san, la o to e do, remu o to e Nigeria rewe, o e kona be san re dio, wa mu o wo, wa zore, babilu ma re kamay o.
2: Babu ni bare kamay hobi esan banankolas radio osale ni mara hebe sunu bi uru esan bawon ni riwo o he to won ni kuno se wona akita ge fedeni ilu kan yi wabe se woni busana na ye na ge ara yi wabe akiro buto na re lui ede osi mo kenya igbono se mo re oso na cho vaselio so da ta bi otaro se ro ni o no riwo ọ̀nà ṣe bá lọ́rì bọ́ ọdún lòwò ní ndlea èkìrí ákún ní búbọn ọ̀nà pẹ̀tẹ́pẹ̀rún sí $2.8 billion bí uge edo state ọdún ọ̀nà ṣe bá lọ́rì bọ́. Nàìjíríà ó tọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà sẹ́wọ̀n náà ayọ́ ìgbà ayẹ fúre ìrìnà rẹ̀ tó sì wá ẹbí nínú hàn yóò dọ́kítà tí èmi ń rọ́fẹ́ mú ìwò hàn ní tí a lè rẹ̀ wọ́n rẹ̀ gbẹ̀ tán. Iro ra so no folle mio sisi ora ta via ta no serio e ni ba un nervo se le ni mare hanno nervo e li mio chori se se le oh eh lo to wale kuno se ma se de ro kan iwa be se u pa da no si gbe ba bi u ki no si han akro bu to na re do bi sku ara iwa be ha de ge no na re bi ya yire ni ma kre nya e gbe no se ma e vi no sero e vi no na me mi ge na minister of interior olubumi tún jí òjò ẹgbẹ́nu rẹ̀ ata pẹ̀tẹ́ ní ọ̀sẹ̀ nínú ìwọ̀n yìí wá bí ọ̀dà ta igi ebi nọ̀sẹ̀rọ̀ ebi nù nọ́dàlú àmdé ìbàlú ọ̀hálù ẹ̀kẹ́ ẹ̀nu dáyẹ̀ ta igi ọ̀rọ̀ àṣọ nọ̀kásù tó ọ̀rọ̀ nìkan náà sẹ̀wọ̀n náà tó yìí president muhammadu buhari nọ kíṣìn yẹ̀wọ̀n náà wẹ̀ gé ọ̀tá igi yẹ̀wọ̀n akida rẹ alu yẹdẹ maa kinya egbe náà sẹmọ gé ebi nọ sẹrọ ebi nọ na miẹ amudalufade rẹ nẹgẹ ni adiyelu ọye wọnú kí náyé nanya ẹkẹrẹ ni ebi nọ na miẹ gẹnya akalu ọkẹ ọdá yẹ ti ta ẹ nàrẹ miẹ ẹbi nọ sẹmọ kìchẹ ẹbi nọ kúgbe ọchẹ ẹbi nọ alujọ ọwọ talu ọzọ dalu ebi nọ jarọ nàdà ni egbe náà sọrọ akita bọrọ egbe náà sọrọ rẹ ṣan. Ekio ni ni no gbo bitu no se wa da ni ora so ta na cho Mr. Thanatos Vasilonos Thanatos Vasilos da ta ge e mi na o se na da lu gbe te no je ro na da ri fo to ai we bi ge e mi no na mi ge na ora so na cho chief MK Abiola Kata e ge o so be no alu iwowo ora ta ge e wo no se mo e mi gan to a e gbe wa fo re wo no se mo ge o ta ni gba ni ta ge ni ọ ẹsẹ ẹwọ sunu yan ẹmi gan to a egbe wa fori ayemi bozeri ẹwọ na ye iro yi o gbe ana na ọta na cho yi Thanatos Vasilios iroreta bi ọta na sero ọna ọna ziva na oriwo ọna ziva na oriwo ndl kiri akun okun na ime aso pete pe a bi uge edo gbede na ozi na eni niwo kan iwa ebe o ebe na jara suno kutu okun na mie kutu igwe ọpẹtẹpẹ ọyẹnà àdáyọ orí ẹdọ ìbínú sítì ọyẹnà ìjẹrọ ọdá súnmọ okùn náà sẹrọ ẹdá ìbẹdá gbàrẹ ẹdá tí ó hàn dé ẹbí náà mẹ ìgbàdàn náà mẹ akẹ́ṣọ́ yí ẹwọ náà sẹwọn hàn adájẹ wọn lẹ kẹnu okùn náà sẹrọ kẹkẹkẹkẹkẹ okùn náà sẹrọ ọhá kín èso òdìbò náà yí ìtàbẹ̀lì mi èso dáríwọ náà yí tramadọ èso dáríwọ náà yí dazepin èso dáríwọ náà yí kòdín sírọ bírọ kẹkẹkẹkẹ ẹnukùn rẹ fún jìrèwé gbé ọdá tì í kútùkùn náà bùnbùn ìrọ yìí ọdúnlógún ní mẹsùlẹ́ọ̀n ní ilé wọn bọ wíwí nù sẹ́rọ náà tó ndlea national drug law enforcement agency ìrọ ìkìrẹ̀ tí ó hàn dé èyí gbọdọ̀ náà mi akẹ́ alu ìmí nùwà tsọ̀hẹ́n nùwà kẹ́kẹ́ nọmiẹ ọmọkadẹ ayé bí ológo nọsẹrọ ọdàtà bí ọta nọsẹrọ gé ebi nọsẹrọ ebi nọ nàmiẹ ọyìnbẹ nàrẹmiẹ okùn nọyìnbẹ akẹṣọ ebi nọsẹmọ ní ọnà ziva nọ rìbọ ọnà ziva nọ rìbọ ọtọ wọn ní kò nọsẹmọ nàìjíríà ọyìnbẹ nọkì sunu ọdọyẹ dọsù wáìbẹ dẹjẹ wókàdá yìí wáìbẹ ọkì tiẹmi nàmiẹ kókó ha ètùlàsẹrẹ nìdíyanirà wọn rẹ tsọyẹn chain in the bond a reggae or kitchen or do why or kitchen or a family and they were a white baby in keke. Even or said or even known I mean United Nations Children's Fund. A kid at that bar reggae or chain or rig between or reggae up by two big be. Now I make it now, eh? It will have for the white baby and you can you. The girl any. On logo UNICEF. Ida eche taige, evi no sero, evi no na mie, awo, mie evi zesu no wakichi chikeke. Ona anya wore alo alo, wachiri alo alo, egbe afure, ahoni evi dumure, sunuwe na, agbohan agbohan bono ke, agbohan ijene ke, ijire wekbe. Ge evi no sero, okeche evi no rekbe, lore wekbe. Ede to evo munde choy ke napa ke, woki egbora, ijire wekbe. Ge evi no sero, evi no na mie adito wekbe. Nare jaje ilwa nya, I'm there as a boy, okay, now me, I had a sabo, okay, da, ye, and a kitcher, okay, ye, for, okay, no rabo. You can say, now, master, my, it's a banacolas radio, jayanana. Men, oh, you are monoseva, resale, or you are one, my dear, jivale, why did not leave Africa, so boy, joy, why come, my hobabu?
3: They won't do a money again, see. Ogabu, Ogako, no long number, so Zany, but a son, binoculars, red, do roomy. Oh, yeah, Jacoco and Ketabu, my dachis are. Tupu and my detacoa. Kohanu ju, gara buru woku ndi awaranyi isi akuko. NDLEA geme nyocha neba nerogu ike tupu ntilako obodo nedo. He komre Solomon kwadore. Government etiti edo eme haruru la akuko emechiri nihi egu ndi ntorondo. Nchebo achichonye ukuruche ya nabangwenye hini nje ya. Tinimbu gwarandi Nigeria. Ubwa, gela kuko wande ya kuhano juu. NDLEA, ikuwala na yemeko, ogu megideba ni rogu ike, na state edosi ike, tupu ntula kwa chichi imobudu, nka yeme na July 11th. Komre Solomon kwadoro atumatua, nekuna agenye naka, ibelata mpo n'ime ihe ike n'oge ntuliaka. N'aka nke ọzọ, gọọmenti Edo emepegharịrị ụlọ akwụkwọ ndị emechiri n'akụkụ Edo n'ihi egwu ndị ohi mmadụ. Mgbe ndị ọrụ nchekwa kwadoro n'ọnọdụ nchekwa emeela aka mma. N'okwu ya n'ụbọchị Democracy Day, onyeisi ala Bola Ahmed Tinubu kpọrọ ndị Naịjirịa ka ha nọgide na nchebe ma na-ekwu si ọchịchị onye kwa uche ya ike. Ọ kpọkwara ndị ntorobịa ka ha nọrọ na Naịjirịa ma sonye n'iwulite ọdịnihu n'obodo ahụ. Tupu mpịachie akụkọ nke ihuruchi a, ano ka ịlaghachi n'okwu ndị ahụ wara anyị isi akụkọ. NDLEA ga-eme nyocha n'ebe a na-ere ọgwụ ike tupu ntuliaka obodo na-edo he Comrade Solomon kwadoro ya. Gọọmenti Edo emegharịrị ụlọ akwụkwọ ndị emechiri n'ihi egwu ndị ntụrụndụ. Nchebe ọchịchị onye kwuru uche ya n'agbanwenyeghị njehie Tinubu gwara ndị Naịjirịa. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Daalụnụ maka ige ntị. Afọ mbụ Nwada Chizaram.
4: Ẹmà kú dédé wòyí ẹsìn kún bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Ishamba Inocular Radio èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àjọ NDLEA ti sọ wípé gbogbo ilé àwọn aṣèbàjẹ́ àwọn tó jẹ́ pé egbòogi olóró ni wọ́n yàn láàyò, gbogbo ilé wọn làwọn dàbò kó tó di wípé ìjọba ṣe ètò ìdìbò. Ìjọba ìbílẹ̀ èyí tí ó ń bọ̀ ní ọjọ́ 11 oṣù kejì ọdún tá a wà yìí. ìjọba ìpínlẹ̀ Edo ti pàṣẹ kí wọ́n ṣí àwọn iléèwé yìí tí wọ́n ti pa látàrí ìtanilólobó ètò ààbò tí ó mẹ́hẹ ní ìjọba ìbílẹ̀ àkókò Edo. Ẹ dáàbò bo ìjọba àwa-arawa ní orílẹ̀-èdè yìí bó tilẹ̀ jẹ́ wípé kùdìẹ̀kudìẹ wà ń bẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ ọ̀rọ̀ yìí fárayé gbọ́. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ NDLEA ìyẹn the National Drug Law Enforcement Agency ti sọ wípé gbogbo bùbá àwọn ọ̀bàyéjẹ́ tó ń yan egbòogi olóró láàyò làwọn yóò wó lulẹ̀ kó tó di ọjọ́ kọkànlá oṣù keje ọdún yìí tí ìdìbò ìjọba ìbílẹ̀ yóò wáyé ní ìpínlẹ̀ Edo. Dókítà Michel Ofoyeju, ẹni tí ó jẹ́ adarí àjọ NDLA ní ìpínlẹ̀ Edo, òun ló sọ̀rọ̀ jáde ní ìlú Benin nígbàtí ẹni tí ó ṣe agbátẹrù ìdìbò ní ìpínlẹ̀ Edo, ìyẹn Resident Electoral Commissioner ti ìpínlẹ̀ Edo Ọ̀gbẹ́ni Obo Efanga nígbà tó lọ bẹ̀ wò ní ilé-iṣẹ́ wọn ní ìlú Benin. Síwájú sí Ọ̀gbẹ́ni Solomon, ìyẹn Comrade Solomon, bá oníròyìn wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tí ó sọ wípé ìgbésẹ̀ tó dára ni ìgbésẹ̀ yìí nítorí pé yóò jẹ́ kí àwọn aráàlú kí wọ́n rójú ráàyè láti lè dìbò àti pé láti lè dènà irúfẹ́kúfẹ́ àwọn ọ̀bàyéjẹ́ tó yóò fẹ́ dabarú ètò ìdìbò àti tó fẹ́ da omi àlàáfíà ìlú láàmú. Ó wá kí ìjọba lẹ́yìn wípé wọ́n kú ọmọ ṣe àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn awò àbàjẹ́ yìí ni wọn yóò dẹ́kun ìwà burúkú ní ọjọ́ iwájú. Ìjọba ìpínlẹ̀ Edo ti pàṣẹ láti ṣí àwọn iléèwé èyí tí wọ́n ti tìpa látàrí ìtanilólobó ètò ààbò ní ìjọba ìbílẹ̀ àkókò Edo ní èyí tí wọ́n tìpa nígbà tí èsè yìí. Ìpè wáyé láti ẹnu tó jẹ́ akọ̀wé àgbà fún ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ Ọ̀gbẹ́ni Enadolo Wanyi Otamiri ní èyí tí a gbà láti ilé-iṣẹ́ akóròyìnjọ ìyẹn NAN ní ìlú Benin. Ọ̀gbẹ́ni Otamiri sọ wípé ìgbésẹ̀ wáyé látàrí ìpinnu àwọn agbófinró ní èyí tí wọ́n ti rí wípé gbogbo nǹkan ti ń ṣẹnu re ní ìgboro tí ààbò sì ti wá fún àwọn aráàlú. Ẹ dáàbò bo ètò ìjọba àwa-arawa ní orílẹ̀-èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ wípé kùdìẹ̀kudìẹ wà ń bẹ̀. Ọ̀rọ̀ yìí wáyé láti ẹnu Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tí ó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní Àyájọ́ Ọjọ́ Democracy Day èyí tí ó wáyé are so wipe lati ojo 29 odun 1999 ni awon orilede Nigeria ti yan awon eni ti won fe si ipo to si le je wipe ede aye de ma nwaye sugbon onikaluku won gba le ejo ti won si yanju e ti eni to ba wole o wole ti eni ti o si wole na yo tubo lo tepele mo idibo miran ni ojo waju o wa so fun awon omo orilede Nigeria wipe e duro si orilede ileyin ki e tun si nitori wipe a o ni bo miran lati pe ni orilede bi ko se orilede wa Nigeria ki Olorun ko ba won si eyin ni a o bi se asikagba royin toni o digba kan.
5: Alright, ladies and gentlemen, my name is Samson Alamano, known as Enjoyment's Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
6: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, Gode Afa has received his WBO African Crosserweight title belt, following his split decision victory over Ezra Rika in the Chaos in the Ring peace fight on May 1st, with presentation ceremony held in Lagos on Thursday. In a separate news, Mexico began their 2026 FIFA World Cup campaign with a 2-0 win over South Africa in a dramatic and ill-tempered opening match that saw 3 red cards, and the African side finished with 9 men on Thursday. In another development, South Korea got their World Cup campaign off to a winning start by beating Czech Republic 2-1 on Thursday after finally converting some of the many chances they created. This is the Beat of Sport from Asian Binoculars Radio. I am Big Billy saying do have a lovely day and God bless you all.
7: Entertainment news from Eastern Binoculars Radio Uromi. First, the headlines. 2026 World Cup, Burna Boy and Shakira performed at opening ceremony. Over 5 phones we are stolen at Alex Equivalent Service of Songs, Stan Nze. I am Judy Chineye. Now the entertainment news in details. Famous Nigerian music star Burna Boy and his Colombian counterpart Shakira has performed the official song of the 2026 FIFA World Cup, Dia Dia. The duo performed at the opening ceremony of the tournament on Thursday at the Estadio Azteca in Mexico City on Thursday. Ceremony took place an hour after the opening match before Mexico and South Africa. In a separate news, popular Nollywood actor Stan Nze has revealed that more than 5 phones were stolen at the Alex Ekubo Service of Songs on Wednesday. He made the disclosure has after actress Pam Pam and Susan Peters raised the alarm over their stolen phones at the event. Reacting to the incident in an Instagram post on Thursday, Stan Nze, who was the MC of the event and a close associate of Alex, disclosed that more than 5 phones were stolen. Questioning the conscience of Nigerians, he said, "How can you come to a place where people are mourning and steal from them?" To wrap up the entertainment news, the headlines again. 2026 World Cup. Burna Boy and Shakira performed at opening ceremony. Over 5 phones were stolen at Alex Ekubo's Service of Songs, Stan Nze. This is all of it today on Entertainment News. Thank you for listening. I am Judy Chineye. Have a nice day.

0: yọtẹ wọnú alùjọwọ tà lọ ẹzẹ dálẹ ìwé náà járe ọ àtà ní ẹgbẹnú sọ rà ṣàbọ rẹ gbẹnú sọ rà ṣan ẹkẹ ẹ ní nínú ọgbọn bí tún lọ sọ wọn dá ní ọrà só tá a náà jọ ẹ mr athanatos vasilonos athanatos vasilonos dá ta ẹ ré èmi náà ọsẹ nátàlú pẹtẹ náà jẹ rẹ ọ nátàlú fi ọtọ ìwábi ré èmi náà nà mẹrin ní ọrà só náà jọ ẹ chief mk abiola káàtà ẹ ré ọsọ bẹnú alù ìwòwò ọ̀dá ta ẹ gé ẹwọ náà sẹ wọn èmi gan tó a gbé wa fúnra ẹwọ náà sẹ wọn gé ọta ní ìgbà ní ta ẹ gé ní ọsẹ ẹwọ sùnú yẹn èmi gan tó a gbé wa fúnra ayé mi bọ́sẹ̀ yìí ẹwọ náà yìí yìlọ yìí ó gbé a nànà ọta náà tó yìí athanatos vasilios ìrọ̀rẹ́ tàbí ọta náà sẹ́rọ̀ ọ̀nọ́sẹ̀ ànárìwọ̀ ọ̀nọ́sẹ̀ ànárìwọ̀ ndle kiri akúnwó gbẹdẹ náà ti ní ẹni ní owó kan yíwá ibi ìwẹ̀ mìíràn járe ọsùnà kútú ìkúnmú náà ní ẹ kútú ìwọ pẹtẹpẹ ọ̀ẹ́nà adáyọ orí ẹ̀dọ́ ìbíní sítì ìwẹ̀ mìíràn járe ọdá súnmú ìkúnmú náà sẹ́rẹ̀ ẹ̀dá pẹ̀lú agbárẹ́ ẹ̀dá tí ó dé ẹbí náà mẹ́ ìgbàdọ̀ náà mí ẹ akẹ́ àṣàn yìí ẹwọ náà sẹ́wọ̀n adájẹ́ wọn là ẹ èso òdìbò ọ̀nà ayé itabelemi èso dáríwọ̀ ọ̀nà ayé tramadol èso dáríwọ̀ ọ̀nà ayé dazepin èso dáríwọ̀ ọ̀nà ayé kòdín syrup ìrọ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ ẹnìkún rẹ̀ fún jìrẹ̀ wí gbé ọ̀dà tì í kúdùkú ọ̀nà bọ̀m̀bọ̀ ìrọ̀ yìí ọ̀nàdógó ọ̀nà mẹ́sọ̀lẹ́wọ̀n ní ilé wọn bọ́ wíwí nù sẹ́rọ̀ náà ndlea national drug law enforcement agency ìrọ̀ ìkírẹ̀ tí ó wà dé èyí gbọ́dọ̀ náà mi akẹ́ alu ìmí nùwà chọ̀hẹ́ nùwà kẹ́kẹ́ ọ̀rẹ́ sọ mà wà adáyé wọn lẹ́ni nọ mí ẹ ọmọkàdé ayé bí olówó nù sẹ́rọ ọ̀rẹ́ àtà bí ọ̀tá nù sẹ́rọ ọ̀gẹ́ èmi nù sẹ́rọ èmi náà nà mí ẹ ọ̀ìmẹ́ nàrẹ̀ mí ẹ ọkùnrin náà ìmẹ́ akẹ́ aṣọ ẹ̀wọ̀n náà sẹ́wọ̀n ní ọ̀nà ànáríwọ̀ ọ̀nà ànáríwọ̀ ó tọ́wọ̀ níkùn náà sẹ́wọ̀n nàìjíríà ọ̀ìmẹ́ nù kí sùn nù ọ̀dọ́ yẹn lọ́sù wá gbé léjú wọ́n kádà yìí wá gbé ọkì tí èmi nà mí ẹ kókó ha ètò ìlàsẹ̀ rẹ nídìí alẹ́rẹ́ àwọn rẹ tsọ̀hẹ́ tsẹ́ ní ẹ wá gbọ́n ní rẹ gé ọkì tí èmi náà rúdú wá ẹ ọkì tí èmi náà rẹ fẹ́ ń wé ní wọ́rẹ̀ náà wá gbé bí èmi kẹ̀kẹ́ gé èmi náà sẹ́rọ èmi náà nà mí mi united nations children's fund ekele ata ìdàgbà rẹ gé ọtí èmi náà rẹ àgbà tó èmi gbé náà rẹ miẹ kẹnyà ọmọ ẹgbẹ wá fúre wá gbé ní wọ́n kàn yó ọnulogo unicef ẹdá ẹsẹ ta ẹgẹ ẹmi nù sẹrọ ẹmi nù ọna mi àwọ mi ẹmi zẹsùn nù ọkìtì tíkèké ọna anya wọrẹ alọ alọ wọtírí alọ alọ egbe afure ahun ẹmi dùn rẹsùn níwẹ náà agbọn agbọn ọbọnà kẹ agbọn ìjẹnẹ kẹ ìdí rẹ gbé gé ẹmi nù sẹrọ ọkìtì ẹmi nù rẹ gbé lọrẹ rẹ gbé ẹdẹ tó ẹwọ múndé tó ẹkẹ náà pa kẹ ọkì ẹgbọrọ ìdí rẹ gbé gé ẹmi nù sẹrọ ẹmi nù ọna mi àdídọ àwọn dé azẹ bó yọ kìtì mi náà mi ayé lásàbọ lọ rọ kí dàá yìí àwọn kìtì rẹ kí yẹ fọ ọkì nọra bọ ìwúkọ ìsáyẹ náà wọn má sàrọ má rí ìsá banakolas rédíò jà iná yàn mẹ́nà oyè àmúnọ́sẹ̀ wà òrìṣẹ́ sẹ́lẹ̀ ọyẹ arúgbó ọmọdé jìbá lẹ̀ wáyé dínà lè wá fẹ̀kẹ́ zọ́bọ̀ ọjọ́ yìí wà á kà máa wà bú.
1: Ndị ọma na-ege ntị, oge a bụ oge akụkọ ụwa n'ụlọ ọnụ mgbasa ozi anyị bụ Esan Binoculars Radio Uromi. Onye ji akụkọ ụwa nke taa bụ Nwada Chizara. Tupu anyị amalite akụkọ ụwa, ka ọhanaju gara ọkpụrụkpụ okwu ndị a wọrọ anyị isi akụkọ. NDLEA ga-eme nyocha n'ebe a na-ere ọgwụ ike tupu ntuli aka obodo na-edo. A Comrade Solomon kwadoro. Gọọmenti etiti Edo emegharịrị ụlọ akwụkwọ emechiri n'ihi egwu ndị ntụrụndụ. Nchebe ọchịchị onye kwuru uche ya na-agbanwenyeghị n'ije ya, Tinubu gwara ndị Naịjirịa. Ugbu a, gere akụkọ ụwa ndị a ka ọ ha n'uju. NDLEA ekwuola na a ga-eme ka ogwu megide ebe a na-ere ọgwụ ike na steeti Edo si ike tupu ntuliaka ọchịchị ime obodo nke a ga-eme na July 11th. Comrade Solomon kwadoro atụmatụ a na-ekwu na a ga-enyere aka ibelata mpụ na imeghe ike n'oge ntuliaka. N'aka nke ọzọ, gọọmenti Edo emepegharịrị ụlọ akwụkwọ ndị emechiri n'akụkụ Edo n'ihi egwu ndị ohi mmadụ. Mgbe ndị ọrụ nchekwa kwadoro n'ọnọdụ nchekwa emeela aka mma. N'okwu ya n'ụbọchị Democracy Day, onye isi ala Bola Ahmed Tinubu kpọrọ ndị Naịjirịa ka ha nọgide na nchebe ma na-ekwu sị, ọchịchị onye kwuo uche ya ike. Ọ kpọkwara ndị ntorobịa ka ha nọrọ na Naịjirịa ma sonye n'iwulite ọdịnihu n'obodo ahụ. Tupu mpịachie akụkọ nke ihuruchi a, anụ ka anyị laghachie n'okwu ndị ahụ wara anyị isi akụkọ. NDLEA ga-eme nyocha n'ebe a na-ere ọgwụ ike tupu ntuliaka obodo na Edo. E-commerce Solomon kwadoro ya. Gọọmenti Edo emegharịrị ụlọ akwụkwọ ndị e mechiri n'ihi egwu ndị ntụrụndụ. Nchebe ọchịchị onye kwuru uche ya n'agbanwenyeghị njehie, Tinubu gwara ndị Naịjirịa. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Daalụnụ maka ige ntị. Afọ mbụ nwa Ada Chizaram.
2: Ẹ máa kú déédéé wòyí, ẹ sì kú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Ishaba Inocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àjọ NDLEA ti sọ wípé gbogbo ilé àwọn aṣèbàjẹ́ àwọn tó jẹ́ pé egbòogi olóró ni wọ́n yàn láàyò, gbogbo ilé wọn làwọn ó dàbò kó tó di wípé ìjọba ṣe ètò ìdìbò. Ìjọba ìbílẹ̀ èyí tí ó ń bọ̀ ní ọjọ́ kọkànlá oṣù kejì ọdún tá a wà yìí. Ìjọba ìpínlẹ̀ Edo ti pàṣẹ kí wọ́n ṣí àwọn iléèwé yìí tí wọ́n ti pa látàrí ìtanilólobó ètò ààbò tí ó mẹ́hẹ ní ìjọba ìbílẹ̀ àkókò Edo. Ẹ dáàbò bo ìjọba àwa-arawa ní orílẹ̀-èdè yìí bó tilẹ̀ jẹ́ wípé kùdìẹ̀kudìẹ wà ń bẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó sọ̀rọ̀ yìí faraye gbọ́. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ NDLEA, ìyẹn the National Drug Law Enforcement Agency, ti sọ wípé gbogbo bùbá àwọn ọbàyéjẹ́ tó ń yan egbòogi olóró láàyò làwọn yóò wó lulẹ̀ kó tó di ọjọ́ kọkànlá oṣù keje ọdún yìí tí ìdìbò ìjọba ìbílẹ̀ yóò wáyé ní ìpínlẹ̀ Edo. Dókítà Michel Fúyẹ́jú, ẹni tí ó jẹ́ adarí àjọ NDLEA ní ìpínlẹ̀ Edo, òun ló sọ̀rọ̀ jáde ní ìlú Benin, nígbàtí ẹni tí ó ṣagbátẹrù ìdìbò ní ìpínlẹ̀ Edo, ìyẹn Resident Electoral Commissioner ti ìpínlẹ̀ Edo, Ọ̀gbẹ́ni Òbó Ifanga, nígbà tó lọ bẹ̀ wò ní ilé iṣẹ́ wọn ní ìlú Benin. Síwájú sí, Ọ̀gbẹ́ni Solomon, ìyẹn Comrade Solomon, bá oníròyìn wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tí ó sọ wípé ìgbésẹ̀ tó dára ni ìgbésẹ̀ yìí, nítorí pé yóò jẹ́ kí awon aralu ki won roju raye lati le dibo ati pe lati le dina irufe kufe awon obayeje to yo fe dabaru eto dibo ati to fe da omi alafia ilam wa ki joba leyin bi pe won ku o ma se ati bi pe opolopo awon awa baje yi ni won yo dekun iwa buruku ni ojo waju ijoba ipinle edo ti pase lati si awon ilewe eyi ti won titipa latari itanilobo lololobo eto abo ni ijoba abile akoko edo ni eyi ti won tipa nigba ti eseyin ipe waye lati eni enu to je akowe agba fun ile ise eto eko ogbeni enadolo wanyi otamire ni eyi ti agba lati ile ise akoro ijo iyen nan ni ilu Benin ogbeni otamire so wipe igbese iwaye latari ipinnu awon agbofinro ni eyi ti won ti ri wipe gbogbo nkan ti n senu re ni igboro ti aabo si ti wa fun awon araalu e daabo bo eto ijoba warawa ni orileede Nigeria bo tile je wipe kudiekudie wa nbe oro iwaye lati enu aare Bola Ahmed Tinubu nigbati o n ba awon eniyan soro ni ayajo ojo Democracy Day eyi ti o waye aare so wipe lati ojo kọkandinlọgbọn ọdun 1999 ni awon ọmọ orilẹede Nigeria ti n yan awon eni ti won fe si ipo bi o tilẹ je wipe ede ayede ma n waye ṣugbọn onikaluku won gba ile ejo ti won si yanju e ti eni to ba wole o wole ti eni ti o si wole naa yoo tubọ lo tepele mo idibo miran ni ojo waju o wa sọrọ fun awọn ọmọ orilẹede Nigeria wipe e duro si orilẹede ile yin ki e tun si nitori wipe a o ni ibomiran lati pe ni orilẹede bi ko se orilẹede wa Nigeria ki Ọlọrun ko ba wọn si eyi ni a o fi se asekagba aroyin toni o digba kan.
3: Alright, ladies and gentlemen, my name is Samson Alamano, known as the Enjoyment's Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
4: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sport, Gode Afa has received his WBO African Crosserweight title belt following his split decision victory over Ezra Rika in the Chaos in the Ring peace fight on May 1st, with presentation ceremony held in Lagos on Thursday. In a separate news, Mexico began their 2026 FIFA World Cup campaign with a 2-0 win over South Africa in a dramatic and ill-tempered opening match that saw 3 red cards, and the African side finished with 9 men on Thursday. In another development, South Korea got their World Cup campaign off to a winning start by beating Czech Republic 2-1 on Thursday after finally converting some of the many chances they created. This is the Beat of Sport from Asian Binoculars Radio. I am Big Billy saying to have a lovely day and God bless you all.
5: Entertainment news from Eastern Binoculars Radio Uromi. First, the headlines. 2026 World Cup, Burna Boy and Shakira performed at opening ceremony. Over 5 phones were stolen at Alex Ekubo's service of songs, Stand in Z. I am Judy Chineye. Now the entertainment news in details. Famous Nigerian music star Burna Boy and his Colombian counterpart Shakira has performed the official song of the 2026 FIFA World Cup, Dia Dia. The duo performed at the opening ceremony of the tournament on Thursday at the Estadio Azteca in Mexico City on Thursday. Ceremony took place an hour after the opening match before Mexico and South Africa. In a separate news, popular Nollywood actor Stan Nze has revealed that more than 5 phones were stolen at the Alex Ekubo service of songs on Wednesday. He made the disclosure has after actress Bam Bam and Susan Peters raised the alarm over their stolen phones at the event. Reacting to the incident in an Instagram post on Thursday, Stan Nze, who was the MC of the event and a close associate of Alex, disclosed that more than 5 phones were stolen. Questioning the conscience of Nigerians, he said, "How can you come to a place where people are mourning and steal from them?" To wrap up the entertainment news, the headlines again. 2026 World Cup. Burna Boy and Shakira performed at opening ceremony. Over 5 phones were stolen at Alex Ekubo's service of songs. Stan Nze. This is all of it today on Entertainment News. Thank you for listening. I am Judy Chineye. Have a nice day.